nílé kàṣọjọ yé yé ṣí bí ilé mi ò kọlùdé ogun ṣòkòrò ó wá dorí òtò atakátura islambo islambo.